ẹ gbọ́ kí lóhun tó máa ń fà á tí èsì àdúrà kì í fi tètè gbà ọ̀pọ̀lọpọ̀ ní àwọn ẹ̀lọ́ ẹ̀lọ́ kò ní bàjẹ́ fún yín bá mi ẹ ká lẹ́sà ẹ kú níbi rédíò yín yẹn. Oh my God. Jọ́jọ́jọ́jọ́jọ́. Kò sí ìrọ̀nù lọ́rọ̀ rẹ̀, my dear. This is my story, this is my song, Gijare. Ẹ mọ̀ mà káyàbá.

ìjàmbá ń kọ mọ́ lọ níbi tó wà yín dáadáa náà jà torí kò sí ìbànújẹ́ lọ́rọ̀ wa. Àwọn kan wà báyìí tó jẹ́ wípé ariwo ń ta wọ́n ro wọ́n nọ́ńpà. Hello. Ẹ má ba fọ́ọ̀nù yẹn jẹ́ ẹ má mú UK. Àwọn bàbá yẹn sọ wípé ohun méjì ló máa ń fẹ́. Hello. Wọ́n ní wípé àìní tẹ́lọ́rùn ló ń fa ohun tí èèyàn fi ń bèèrè tí kì í fi rí gbà. Mo mọ̀ gbọ́ ti yí ṣùgbọ́n mi ìgbà wọlé. Ẹgbọ́ ènìyàn lè gbàdúrà gbàdúrà dáadáa. Ènìyàn lè mọ gbogbo orí òkè gbogbo àgbáyé. Ènìyàn mọ̀ lè mọ àwẹ̀ gbà ṣùgbọ́n kó gbàdúrà kó má rí èsì rẹ̀. Àkọ́kọ́ ohun tó máa ń fa tí ènìyàn kì í fi rí èsì rè. Hello. Torí àkókò mi ẹjẹ́ ń lọ lórí ètò mi gbìyàrí. Mo máa tún sí ojú ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi lẹ̀ láìpẹ́ mò ń bọ̀. Ènìyàn lè gbàdúrà gbàdúrà kó má rí èsì. Àkọ́kọ́ ohun tó máa ń fa tó máa ń dí èsì àdúrà ènìyàn lọ́wọ́. Ojú rẹ lè jojú aládùúrà kí ọkàn rẹ kó jìnà sí Ọlọ́run. Ògbọ́n tí Bíbélì wí pé ọkàn àwọn ènìyàn jìnà sí òun. Wọ́n dẹ̀ ń bèrè ṣùgbọ́n wọn ò lè rí gbà. Bí ọkàn rí ò bá ti sí pẹ̀lú ti Ọlọ́run, ó ṣeé ṣe kó bèrè títí kó mọ̀ rí gbà. Ògbọ́n tí bàbá mi wí nínú ìwé rẹ̀, Bíbélì wí pé ìjẹ́ ìkan ń bẹ nínú yín ẹ̀yin bàbá tàbẹ́yìn mọ̀mọ́ tí àwọn ọmọ yín máa bèrè àkàrà lọ́wọ́ yín tẹ́ dẹ̀ máa gbé ìjò lé wọn lọ́wọ́. Ó ní níwọ̀n ìgbà tí ẹ̀yin ènìyàn lásán lọ́sàn bá mọ ohun tó dáa láti fún àwọn ọmọ yín. Ó ní mélòó mélòó wá ni òun tóun jí Ọlọ́run tí òun ò ní lè supply òun dẹ nílò fún yín. Ìyẹn ni wípé ó ṣeéṣe kó o bèrè bèrè kó o má ro ohunkóhun gbà lọ́wọ́ Ọlọ́run. Bí ọkàn rẹ bá jìnà sí Ọlọ́run, bí ìwọ fúnra rẹ bá jìnà sí Ọlọ́run, kìí ṣe gbogbo àwọn tó ń pè mí ní olúwa olúwa ni ó wọ ọ̀run. Èmi mọ̀ kọ́ mo mọ̀ sọ́bẹ̀ bíbẹ́ ìlú mọ̀ sọ́bẹ̀. Ìjẹ́ gbogbo àwọn tó ń lọ ṣọ́ọ̀ṣì lónìí tó ń gbàdúrà. Ìjẹ́ gbogbo wọn ni Ọlọ́run dá mọ́. Ìjẹ́ gbogbo wọn lórin pẹ̀lú ìfẹ́ Ọlọ́run. Ǹjẹ́ gbogbo wọn ló ń ṣe ìfẹ́ rẹ̀? Gbọ́ dáadáa, bó o bá sì fi Ọlọ́run kò rìn ní ìlànà rẹ̀, ó mọ̀ ṣeéṣe kó o bèrè bèrè kó o má rí gbà. Ó ṣeéṣe kó o mọ̀ àwẹ̀ gbà kó dẹ̀ dé tirẹ̀ sí ohun ìbéèrè rẹ̀. Ó ṣeéṣe. Torí wípé nínú ojú ìṣáájú ó mọ̀ jẹ́ nọmba wọ́n níbẹ̀. Nínú ọ̀bọ̀ ṣíṣe ó mọ̀ jẹ́ nọmba wọ́n níbẹ̀. Nínú màdàrú tàbí kí sọ wípé wọ́n kàn fẹnu tẹ́ḿbẹ́lẹ́ èèyàn. Gbogbo ẹ̀ ló wà nínú ìwà rẹ̀. Wo gbọ́ mi dáadáa, ojú rẹ ni wọ́n ń wò. Ojú rẹ ni pásítọ̀ ń wò. Àáfà ń wo ojú rẹ. Oníṣègùn wo ojú rẹ. Ṣùgbọ́n Ọlọ́run ò ní kankan ṣe pẹ̀lú ojú rẹ. Ọkàn rẹ ló ń wò. Ohun tó ń bẹ nínú ọkàn rẹ, ó ṣeéṣe kó o gbàdúrà gbàdúrà kó o mọ̀mọ̀ ronkóhun gbà. Ó ṣeéṣe kó o bèrè bèrè kọ́lọ́run mọ̀mọ̀ dán Ọlọ́run. Yọkàn rẹ wò, kí ló ń bẹ lọ́kàn mi? Kí ló ń bẹ lọ́wọ́ mi? Tó lè mọ̀ jẹ́ kí ẹ̀bẹ̀ mi kó dókè. Mò ń bọ̀.

0: ẹ má jọ ìmí lórí TikTok àṣírí ìjìnlẹ̀ àyànmọ́ ẹ wò mí live and direct ẹ fọ́lọ̀ mí lórí TikTok àṣírí ìjìnlẹ̀ àyànmọ́ lẹ́tọ̀ gbọ́ dáadáa bí ọkàn rẹ bá dọ̀tí o lè ro ohunkóhun gbà lọ́wọ́ ọlọ́run.
1: Èmi ń fẹ́ rí mu náwó mi o.
0: Ìjọ túmọ̀ wípé ohun méjì ohun kan tí wá wà tó lè mú kí ènìyàn gbàdúà tó má rí èsì gbọ́ o lè ti máa gbàdúà láti January, February, March, April, May, June, July, August, September kó wá di November kó já wípé ìgbà yẹn ni ọlọ́run fẹ́ gbóhùn ẹ̀bẹ̀ rẹ tí o mọ̀ wípé bó bá tún wá fi ìmẹ́lẹ̀ sí ọlọ́run ó ṣeé ṣe kó gbàdúà kó má rí èsì. Ìdí ni wípé ó lè jẹ́ wípé àsìkò tí ìrẹ̀wẹ̀sì wọlé àbí àsìkò tó jẹ́ pé ìwọ ti rí ohun kan tàbí nǹkan gbà ẹ wo mi ní gbàdúà mọ́ anágógó sọ́ọ̀ṣẹ́gẹ̀ anágógó mọ́ọ̀ṣẹ́gẹ̀. Ó lè jẹ́ wípé ìgbà yẹn gẹ́gẹ́ ná fẹ́ gbóhùn ẹ̀bẹ̀ rẹ ìgbà tí ìrẹ̀wẹ̀sì bá dé tó kànlẹ̀kùn nígbà tó dàbí ẹni pé kò sí ọ̀nà àbáyọ mọ́ ó dàbí ẹni pé ìgbà yẹn gangan òun nìyanu fẹ́ ṣẹlẹ̀ ṣùgbọ́n tó o bá ti lè lọ lùsì àsìkò yẹn tó di wípé àsìkò yẹn lọ ó dẹ̀ wo wípé àjẹ́ kí ìfẹ́ tara kó ṣe kì í ṣèfi ọlọ́run mọ́ gbọ́ dáadáa ó ṣeé ṣe kó o béèrè.

ṣe lorúkọ mi. Èmi ni Gómìnà fún ẹgbẹ́ Association of Nigerian Broadcasters AMBROD ẹ̀ka tìpínlẹ̀ Kwara. Mo ń fi àsìkò yìí sọ fún yín wípé ètò àṣírí ìjìnlẹ̀ àyànmọ́ ètò tó dára ni ẹ máa gbọ́.